àwọn orin lélẹ̀ yìí àwọn orin tá a fi ṣègbà àwọn orin ìgbà náà lọ́hùn-ún tó jẹ́ pé òun làwọn bàbá wa àwọn ẹ̀gbọ́n wa fi ń ṣe fàájì lágbo orin bàbá wa Tunji Oyelana bàbá ń ṣayé nílùú amẹ́ríkà báyìí mo mọ̀ pé ẹ̀gbọ́n wa ṣeun Oyefeso wọn bá mọ̀ dáadáa nípa orin bàbá yìí torí àwọn jayé gbọ́ngbà yẹn ẹ pàgbò yimika eléyìí ta fi kiri kábọ̀ sórí ètò wa báyìí ṣe gbà pẹ̀lú àlejò ta fẹ́ gbà lónìí ìyá pàtàkì ìyá onínúure obìnrin tí ọlọ́run ọba mi yọ̀ǹda ọgbọ́n fún obìnrin tí ọlọ́run ọba mi yọ̀ǹda ìmọ̀ fún obìnrin tí ọlọ́run ọba mi wò sùnsùnsùn ó sì wàá gbé òye kalẹ̀ sínú ayé wọn aláàánú ará ìlú aláàánú mẹ̀kúnnù àwòkọ́ṣe rere fún orílẹ̀-èdè nàìjíríà àti àgbáńlá ayé ọmọ tí ó jẹ́ ọmọ àkàndá tí ọlọ́run ọba mi jù sínú ẹbí wọn tó ń gbórúkọ bàbá àti ìyá tó bí lọ́mọga káàkiri àgbáńlá ayé obìnrin bí ọkùnrin lọ́nà méje lọ́nà méjìlá lọ́nà.